0: ẹni tí ń sòdì tó sì ń gbé ara rẹ̀ ga sí ohun gbogbo tí a ń pè ní ọlọ́run àbí tí a ń sìn tó bẹ́ẹ̀ tó jòkóó ní tẹ́ḿpìlì ọlọ́run ó ń fi ara rẹ̀ hàn pé ọlọ́run ni òun ẹ ṣe mà Daniel chapter 7 verse 25
1: Daniel chapter 7 verse 25
0: Daniel chapter 7 verse 25 kẹ́lò mi bá ń sí Isaiah chapter 14 láti ẹsẹ̀ rẹ̀ kejìlá Daniel 7 25
1: òun ó sì máa sọ̀rọ̀ ńlá sí ọ̀gá ògo yóò sì dá àwọn ènìyàn mímọ́ ti ọ̀gá ògo lágara yóò sì rù láti yí àkókò àti òfin padà a ó sì fi wọ́n lé lọ́wọ́ títí fi di ìgbà àkókò kan àti àwọn àkókò àti ìdajì àkókò
0: amen Isaiah 14
1: Isaiah 14

0: kódà nígbà tí mi ò wá o gbàgbọ́ àbó o gbàgbọ́ o lè gbà àbó o lè gbà tèmi ò bá wá jésù tó wá mi àánú rẹ kó wá ọ rí tèmi ò bá fẹ́ ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ̀ àmọ́ tó ń fúnra lára ẹ̀ tọ̀ mi wá pé ohun èlò mi nìwọ̀ ń ṣe lónìí ó yà lọ di òmìnira ẹ̀rí tí ọlọ́run package sáyé rẹ láti fi hàn sáyé wọ́n ní ká gbàdúrà yẹn lẹ́ẹ̀kan tí ó mú kán jẹ́rìí pé ọlọ́run wà nípa tiẹ̀ lórúkọ jésù agbára ẹ̀rí yẹn kó fara
1: hàn
0: ní gbogbo ọ̀nà ní gbogbo ààyè lábẹ́ mọ́jẹ̀mú àánú tó ń là kọjá lọ́wọ́lọ́wọ́ o lè discuss ẹ̀ pẹ̀lú ìyàn o tiẹ̀ lè sọ pẹ̀lú ìyàn o ń bẹ ní ìbápàdé o ń bẹ ní ìpéjọpọ̀ yìí lónìí lábẹ́ mọ́jẹ̀mú àánú mo pàṣẹ ní ti pàṣẹ ọrún pẹ̀lú àánú àtòrí ọ̀fẹ́ tó wá mi rí tó bọ́kun ẹrú lọ́rùn mi lónìí ó yà lọ di òmìnira ó yà lọ rà ánú gbà ó yà lọ rà ánú gbà ó yà lọ rà ánú gbà ó yà lọ rà ánú gbà ó yà lọ rà ánú gbà ìjáde rẹ kúrò ní ìpàdé yìí mi ìmọ̀ gbà tí àkókò tí ó láàsìdà àmọ́ lórúkọ jésù wà lọlé pẹ̀lú ẹ̀rí wà lọlé pẹ̀lú ẹ̀rí o ṣe ń bẹ lábẹ́ ẹ̀rí tó tẹ́tí gbọ́ yìí wọ́n á tẹ́tí gbọ́ ẹ̀rí rẹ wọ́n á tẹ́tí gbọ́ ẹ̀rí rẹ
1: ayé
0: rẹ ò ní wà bákan náà
1: mọ́
0: ọwọ́ ọlọ́run tó lè set me free tó sọ mí dòmìnira kó sọ ẹ́ dòmìnira
1: in
0: the mighty name of Jesus
1: amen.

0: Ẹgbà.
1: Dúàdúà Jésù Olúwa wa.
0: Bàbá bí ẹ ti wí yẹn kó rí bẹ́ẹ̀ o.
1: Ohun
0: tí wọ́n sọ nípa yín yẹn àṣẹ́gun o. Ẹ ò ní ṣubú. Ẹ ti mọ Jésù, ẹ ò ní padà mọ́. Ẹ lọ máa tàn bí òrùn. Àkíkọ iṣẹ́ ìránṣẹ́ ayé yín kó kọ ìjákèjádò ayé. Bẹ́ẹ̀ ni kó sì rí. Àbọ̀ Ọlọ́run kó dájú lórí yín. Jésù Olúwa wa. Sọ fẹ́ni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ.
1: Tell somebody beside
0: you. Tó bá nílò agbára tí tú ni sílẹ̀ lónìí àti àṣẹ tari ẹ̀ sí mi.
1: If you don't need the power that can deliver, I deliver power, then just throw it to me. Send out a deliverer power to me if you don't need it.
0: Pàpánjó ìgbé òdẹ̀rú wọn ò dẹ̀ mọ̀ pé Jésù ló wà nínú iná. Wòmí lísìn máa ti tẹ́ keyboard jọ. Sọ fẹ́ tí bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ pé.
1: Tell somebody beside
0: you. Wọ́n ṣáà máa wò mí.
1: You just be looking. Just be watching me till my life is better.
0: Mo fẹ́ fi àsìkò yín pé wòlíì Ọlọ́run àlàyé.
1: I want to call the man of God, the prophet of God.
0: Wòlíì tí Olúwa ti fi àṣẹ àti agbára sí láti tú ẹni tí ń bẹ nínú ìdè tí ń bẹ lórí orúkọ rẹ lẹ̀.
1: The prophet that God has gave the power to deliver us.
0: Olúwa sọ fún mi wípé ìdè tí ń de àwọn tó bá ń jẹ́rú orúkọ tó ń jẹ́ yẹn òun ó tu ọ lẹ̀ látẹnu wòlíì Ọlọ́run lónìí.
1: Amen. God told our father that God will deliver us from the bondage of that name.
0: Ìwọ tó jẹ́ kan lára èèyàn bíi tèmi táyé fojú parẹ́.
1: They have overlooked you as a human being.
0: Ṣùgbọ́n tí mo rí àánú ìtúsílẹ̀ gbà lórí orúkọ tá a sọ mí lọ́jọ́ tá a bí mi.
1: And he received the message of God upon the name that was named.
0: Olúwa ti pèsè wòlíì yẹn sílẹ̀ báyìí.
1: God has prepared that prophet.
0: Bàbá wa.
1: Our father.
0: Àlùfáà àti ajíhìnrere.
1: Is a pastors and prophets, evangelists.
0: Adéòtí.
1: Adéòtí.
0: Ẹ jẹ́ ká máa kọ. Ó ní ẹ máa ń tí ì pàtẹ́wọ́. Orin tá a kọ rèé o, torí pápá fẹ́ jóná. Pápá fẹ́ jó. Ìgbé òde ṣe kí ni.
1: God want to manifest.
0: Báwo máa kọ ní nígbà tí bàbá máa wọ̀ pé pápá ń jó. Ìgbé òde rú. Wọ́n ò mọ̀ pé Jésù ló wà nínú iná.
1: Pápá ń jó.
0: O sí pàtẹ́wọ̀.
1: Amen.
2: Lórúkọ Jésù yóò dára fún wa. Ìwọ tínú rẹ dùn tó sì máa kó ogun ayé rẹ ti sẹ́ láti jẹ ẹ̀ta kí aleluya ńlá mẹ́ta sí olú
1: àwọn àti orí náà. Sọ́ọ́tì rẹ wọ́n dá fún aleluya. Aleluya.
2: Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Pàtẹ́ wọn ńlá fún Jésù.
1: Ńlá fún Jesus.
2: Ẹni tó ní gbogbo ogun àti agbára.
1: All the glory be
2: unto God. Lọ́wọ́ Ọlọ́run fún orí ọ̀fẹ́ tí mo rí gbà láti wà wájú yìí.
1: God give glory to God.
2: Adúpẹ́ lọ́wọ́ àwọn bàbá wa tó jẹ́ aláṣẹ ìjọ yìí. Adẹ̀dúpẹ́ lọ́wọ́ bàbá wa ilé sọmí tó jẹ́ alákòóso.
1: We appreciate the principal officers of the authority of Christ Apostolic Church and the coordinator.
2: Mo kí gbogbo olórúkọ Jésù ẹ̀mí wa ó sì ọ̀pọ̀ ọdún láyé.
1: Amen. We greet the coordinator.
2: Kò sí àwọn alámi mi, mo ní ẹ̀wọ̀n mi ẹ̀ máa sí ọ̀pọ̀ ọdún láyé.
1: Amen.
2: Ó sọdún ìwà sí ẹ̀mí.
1: Amen.
2: Ikú ò ní pa ọ́.
1: Amen.
2: Akú bàbá, God bless you, sir.
1: We greet the man of God.
2: Pàtẹ́ wọn ńlá fún Jésù.
1: Clap for Jesus.
2: Àbá pàdé wọn fún Ọlọ́run náà ìbàbá wa ilé sọmí.
1: Clap for Jesus in the life of our national coordinator. Ó kí gbogbo
2: àwọn kọmití, God bless you in Jesus' name.
1: We bless the committee.
2: Gbé ọwọ́ rẹ sókè níbi tó jókòó sí yẹn.
1: Raise up your
2: hand. Kàjú ọwọ́ yẹn sí Ọlọ́run torí pé ó sẹ́yìn tó ti àánú ẹ̀ dúró
1: láláà. Just wave to God.

0: gbọ́ àdúrà jésù olúwa wa olúwa bí a ti bèrè kó rí bẹ́ẹ̀ iṣẹ́ abẹ yẹn olúwa lọ darapọ̀ mọ́ kó má ṣe la ẹ̀mí lọ ká wá gbégbá ọpẹ́ jésù olúwa wa. Ẹ jẹ́ ká juwé ẹ̀bẹ̀ àdúrà wa sínú bẹ̀ yà á ṣiṣẹ́ lórí rẹ̀ tí.
1: Please you put your prayer request there, we are working on top.
0: Tilẹ̀ bá mọ́.
1: I'm working on it when they break.
0: Mo tún fàṣìkò tún sọ fún wa àwọn ẹgbẹ́ Christian apologists something.
1: I use this opportunity to tell us
0: opportunity
1: the society of Christians.
0: Wọ́n dẹ̀ ti fún wa ní orí ọ̀fẹ́ pé iye àwọn tó bá ti darapọ̀ mọ́ wọn.
1: And they give us the and they give us privilege for those who miss with us. They will give them this handout free. For as many as people can join. And they just bring only six.
0: It makes us your role model.
1: He make us to understand ìyàtọ̀ tó wà láàrin Jésù Kristì àti Muhammadi kó lè mọ ìlànà tí wọ́n máa tọ̀.
0: So tó bá ti wá tó bá wá rí níbẹ̀ tí bá ti gbẹ̀rọ yìí lẹ̀ wọ́n á kọ orúkọ wa àti phone number wa so wọ́n á fi wá sínú platform kan tí ẹ ti máa mọ tó ń lọ nínú ẹgbẹ́ yẹn. So lórúkọ Jésù yóò dára fún wa.
1: Shall we
0: God bless you. Ẹjọ́ ẹ má jẹ́ ká gbàdúrà kankan mọ àdúrà ti gbà.
1: Don't pray any prayer, your prayer that's answered.
0: Lọ sùn tó bá ti àgọ́ márùn-ún á tún dìde o.
1: You will wake up at five.
0: Yóò dára fún wa. God bless you.

ìṣẹ́jú yìí ni mo pe àwọn bàbá wa ajíhìnrere àgbà fún ìjọ apostolic christian ní gbogbo àgbáyé. Àwọn bàbá wa prophet Ogunrinde àtẹ̀wọ́ lọ́bọ̀ Jésù kí gbogbo ẹni tó dìde tó dògbò kó dìde.

0: torí àwọn nǹkan tí ọlọ́run fẹ́ ṣe lónìí ó yàtọ̀ púpọ̀ kò dẹ̀ fẹ́ ká lo èdè kan ṣoṣo kí gbogbo wa pátápátá ká dẹ̀ gbàdúrà bí ẹni tí ò gbàdúrà rí inú mi dùn fún gbogbo àwọn ènìyàn tọlọ́run ti lò ìyanu ńlá ni mo gbàdúrà nítorí pé ìwọ náà wà bí ìlú ni o ò ní rin àárín nà àwọn èdè kan bẹ́ẹ̀ tí jésù olúwa lò tá a fẹ́ fi gbàdúrà kò ṣe tá a fẹ́ bẹ́ẹ̀ lónìí ju agbára lọ sà bá agbára bá dé ìkólọ yóò padà bí agbára bá dé ọ̀nà tó dí ọ̀la bí agbára bá dé ohun tó kú nínú ayé wa yóò jì nínú ìwé jòhánù ní orí kejìdínlógún ẹni tí ó ká yẹn a máa bá mi ká pẹ̀lẹ́pẹ̀lẹ́ a fẹ́ wo àwọn àkànṣe ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó wà ńbẹ̀ láti ẹsẹ̀ ìkẹrìnlẹ̀ ti bẹ̀rẹ̀ nítorí náà bí jésù olúwa ti mọ gbogbo nǹkan tí ń bọ̀ wá báwọn ta lẹ̀ ń wá ìbéèrè àkọ́kọ́ nìyẹn o ta lẹ̀ ń wá torí òun mọ̀ wípé òun ni wọ́n ń wá láti dojú ogun kọ láti yẹ̀yẹ́ rẹ̀ láti sọ fún un pé kò tó ẹni jẹ́ ń pè lọ́mọ ọlọ́run tàbí alágbára ṣùgbọ́n ó nítorí pé iná yẹn bẹ́ẹ̀ agbára yẹn bẹ́ẹ̀ àṣẹ yẹn bẹ́ẹ̀ orúkọ yẹn bẹ́ẹ̀ òkìkí yẹn bẹ́ẹ̀ ó lè fi ẹnu ara rẹ̀ sọ confidentially pé ta lẹ̀ ń wá yes wọ́n dá lóhùn pé jésù ti násárẹ́tì ni ó wí fún wa pé èmi nìyí ẹni tí ó fi hàn ọ́ pẹ̀lú wọn ọdẹ ẹ̀ẹ́mẹjì o èmi nìyí yẹn mo fẹ́ kẹ́ ẹ máa tẹ̀lé mi ká lọ yes wọ́n bì sẹ́yìn wọ́n ṣubú lulẹ̀ yes ó tún bí wọ́n léèrè lẹ́ẹ̀kẹta tẹ ta lẹ̀ ń wá èmi nìyí bẹ́ẹ̀mi lẹ bá ń wá ẹ jẹ́ káwọn tí ò mọ nǹkan kan nípa àmì ó máa lọ a fẹ́ béèrè agbára ọlọ́run ká tó lọ ìdí ni pé ẹni tá a fojú jọ ẹni tẹ̀mí ṣèmílé ẹni tí gbogbo olùṣọ́ àgùntàn àtàjì ìrètí bẹ́ẹ̀ ń bí ṣèmílé ẹni tí àwọn akọrin tí ń kọrin yìí ṣèmílé ẹni tí ẹ̀yìn gbogbo tẹ́ ẹ dúró ṣèmílé òun náà ni jésù olúwa ohun tá a dẹ̀ fi ṣèmílé ni wípé gbogbo agbára láyé àti lọ́run ọwọ́ rẹ̀ lọ́ wà ẹ̀rẹ̀ ojọ́ tá a ti ń bá a bọ̀ bá a ti ń wọlé pẹ̀lú ẹ̀ tá a ń jáde pẹ̀lú orúkọ rẹ̀ kò tí ì síbi tá a gbé gbé orúkọ jésù olúwa sókè tá a ti kànjàngbọ̀n rí láyé ọlọ́run tó fẹ́ ṣe nǹkan tuntun báyìí èmi nìyí lẹ́ẹ̀kínní ìgbódì èmi nìyí lẹ́ẹ̀kejì péèrè sọ pé wọ́n bì sẹ́yìn wọ́n ṣubú lulẹ̀ agbára ló jẹ́ bẹ́ẹ̀ sà agbára la fẹ́ béèrè níbí torí a ti ráwọn èèyàn ti ń béèrè pé níbo ni apẹ́jọ sí kí ni ẹ ń ṣe bẹ́ẹ̀ ẹ lọ káyé wọn ẹ jẹ́ àmọ́ nǹkan tí ẹ ń ṣe ń bẹ̀ orí ilẹ̀ táwa dúró sí ẹni tá a dúró tì olọ́lọ́hun láì dẹ̀ pẹ́ rárá sà mọ̀ láì pẹ́ rárá.
1: You are listening to Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Kò sẹ́ni tí wọn kẹ́gàn rẹ̀ ṣùgbọ́n nígbà tágbára ọlọ́run bá sọ̀kalẹ̀ ẹ̀gàn yóò fò lọ onírúurú ẹ̀gàn la rí nínú ayé ana nínú ayé sara ṣùgbọ́n nígbà tó débì kan dúró ogun ẹ̀gàn ṣe kíni o ọ̀tàn pátápátá láyé rẹ̀ ẹ̀gàn máa tán àmì yẹ̀yẹ́ máa lọ ṣùgbọ́n a ní ìdí agbára ọlọ́run a ní ìdí agbára ọlọ́run ọwọ́ a sọ fún wọn pé tó bá ṣe pé mi lè ń wá èmi náà kúkú ti mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ mo mọ̀ pé mi lè ń wá gbogbo àwọn tó dúró ìpátá ẹ jẹ́ wọn máa lọ o ṣé ẹ rí ẹ̀yin olùṣọ́ àgùntàn ẹ jẹ́ gbàdúrà bí ẹni wọ́n ń wá nítorí pé tẹ́nìkan bá kú nínú ìjọ gbà níbi tó gbé jọ́sìn ìwọ náà ń wá láti pàṣẹ ẹ̀jẹ̀ ọ̀rẹ́ gbọ́dọ̀ múra gan bá láboyún bá bímọ tì tó dàbí ẹni wípé a dúpẹ́ pé ẹ̀mí ẹ̀ yé òkú ọmọ ló bí kí lóògùn pásítọ̀ ń bẹ̀yẹ̀ sà ntoba mo ti o ba da enikan duro to se pataki ni bi ise ninu ijo to wa ko de ri ise mi o di liability si wo gan lorun a je pe won wa o na fi nse ki egbegbe odo re eyin mama ati baba awon ti wa yin eyin wo ru awon ogun ti an gbe ti awon omo elomi da lodo olorun to gba le ti mo bi obirin gba oko osun nitori wipe eni ti won wa lo mura kankan kan ye o de si pataki keni ko kan mura gan nigba ti mo ba n pe adua agbara la ni disa gbagbara ba de awon to n patewo ni koko to n so koju fe ti wa na won pada join wa ni tori won o ri owo ta ni o owo olorun lara wa yes o ti o sele niyan ni jesi waju oro mi e ma se gbagbe pe leyin ti won ti mu jesu oluwa tan ti pale re mo tan won ti gba ko pari nu pe leyin ti won ti mu jesu oluwa tan ti pale re mo tan

0: irú àwọn ọfà yẹn la fẹ kí agbára jésù olúwa kó fàyọ kúrò lára wa ìgbà tí mo bá fẹ pé àdúrà lẹnu àkókò díẹ yẹ iná mẹnu sẹyìn akọni yẹ ti kọni dáadáa bẹẹ tí iná yẹ ò tí tò ọgbọdọ tó ni o torí àwọn ènìyàn tí wọn fẹ bá yín tí wọn lé yín pọ lẹyìn ẹyìn lẹyìn ò rí wọn bá a ti ń gòkìkì ayé fẹlẹ tá ń gòkìkì gbogbo wọn àwọn kan kilẹ lẹyìn wọn ìbá ṣe pé wọn dúró àwọn tó ń kilẹ ìbá ti ṣe kíni o wọn bá ti ṣáájú wọn bọba jẹ ránṣẹ ọlọrun tó lẹbùn kan tó ń ṣiṣẹ táwọn èèyàn yọ ọ mọ ọ àwọn ènìyàn tó fẹ tó ọ tó fẹ jù ọ lọ lè àfẹrímẹni ní nọmbà tó o bá dúró kò sí tí ò lè ṣẹlẹ èmi lè fi gbogbo ẹnu sọ fún yín wípé lákòókò tá a dé yìí nínú ìjọ àpọ́sítélì ti kristi olúwa ti gba ògo mo lólu àgbògo sọ fẹ tó wà lẹgbẹẹ rẹ pé olúwa ti gbogbo láyé mi. O sọ̀rọ̀ sókè o mi ò gbọ́ dáadáa o bí jésù olúwa ọba ṣe é mú tí wọn sa gbogbo ipá bíbélì sọ pé fúnra ara rẹ lọ́fẹ̀mí ẹ̀ lílẹ̀ fún wọn kìí ṣe pé wọn mọ pẹ̀lú ipá ipò tó yẹ káwa náà wà nìyẹn agbára la fẹ́ béèrè fún báyìí nítorí pé bí nǹkan ti wà láyé wa àwa náà mọ̀ pé nǹkan ṣe gẹ̀rẹ̀ kò sì yẹ kó rí bẹ́ẹ̀ táwọn bá ti wá débi agbára yẹn mo fẹ kẹ béèrè bí ẹni tí ò bá rí òwò rẹ ti rún gbagbara bá dé yóò dìde ọ̀nà rẹ ti dí gbagbara bá dé yóò dìde gbogbo tó dàrú láyé rẹ pátá lọ́lọ́ ní agbára láti ṣàjọ níwọ̀n ìgbà tó bá fi ayé rẹ lẹ̀ fún ìfẹ́ ta ni o fún ìfẹ́ ọlọ́run alleluia ẹ bá ń ké dáadáa ẹ bá ń ké dáadáa
1: You're listening to Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.

àwọn ẹ̀bùn kan ti sinmi sí wa lára tó dàbí ẹni kó kú kó dẹ kú àlómọ ni ọlọ́wà sọ pé ẹ̀bùn ẹnìkan bẹ láàrin wa tó ti dógùn ṣùgbọ́n òun ó lu sókè alẹ́ gbọ́ níṣẹ́jú yẹn ká tó lọ ṣe gbogbo ẹyin tẹ́ ní ẹ̀bùn kan lára tàbí èkejì ẹ múra dáadáa kẹ́ ẹ gba agbára ọlọ́run kẹ́ ẹ lè tuntun tó padà torí bẹ́ẹ̀ nìkan bá gba agbára kan tágbára ń bá lọ mọ́ lọ́wọ́ ẹ jẹ́ pòkè láì fo ẹ̀ lọ́lọ́ yẹn òótọ́ lẹ̀ ń gbọ́ nítorí báyìí mú tiẹ́ báyìí bẹ́ẹ̀bù lọ́rùn rẹ lójú àlá tẹ́ ní ọmọ sáré lọ níhòòhò nǹkan ti ṣe lú ẹ̀ bágbára ọlọ́run ọ̀bá dẹ̀ lọ kó nu ayé ènìyàn àlá burúkú báwọn yẹ kó wá síwájú ẹ̀ lójú oorun lójú àlá oúnjẹ jíjẹ nítorí kí wá ní bágbára ọlọ́run bá wà ẹ tó kóúnjẹ lọ́wọ́ àtóúnjẹ wọn ò gbiná ni adébítà ti béèrè agbára ó fẹ́ dáwọ́lé nǹkan rí àyà rẹ̀ ń já agbára ló ní bágbára bá dé kò sí tọ́ dáwọ́lé tí ò ní tẹ̀síbo tí ò ní tẹ̀síwájú odidi ọdún mẹ́rin lórí ìjọ kan ṣoṣo èèyàn mẹ́rin ọdún mẹ́rin lórí ìjọ kan èèyàn mẹ́rin inú mẹ́rin rí bá ń gbàdúrà ẹnìkan sùn ẹnìkan wò ta ẹnìkan lọ rí tọ́ lẹ́ẹ̀mẹwàá ẹnìkan jókòó kalẹ̀ olóhùn ò lè pariwo mọ́ tẹ́ ẹ mọ̀ pé pátọ̀ tó sì kẹrin wọn ń bọ̀ bá pẹ́ yóò gbé báàgì àbí tó sì karùn tó bá pẹ́ tó bí yóò gbé báàgì yọ́ọ̀mọ̀ bá tiẹ̀ lọ gbangbara bá dé ẹnìkan ṣoṣo lọ́lọ́run ó túlẹ̀ tí ọmọ rò lọ bẹ́ẹ̀ bí ẹ wá wo ọkùnrin kan ẹ wá wo mọ́mì kan tí mo bá pàdé mi ò tí ì lílú eléyìí wà dúrà tó gbà fún mi ogun mi ṣe kí ni o ogun mi ṣẹ́ ṣùgbọ́n tí ò ságbára bó o pe nǹkan fún àwọn gẹ̀ẹ́jì ẹ ẹ lọ mú nǹkan wá wá ẹ lọ mú nǹkan wá ọ ń tẹ àníà àbí ò tiẹ̀ mọ̀ pé ogun tó tiẹ̀ lé náà ní sóhùn ọ̀wà àwọn bẹ́ẹ̀lì mọ́ni kí a ní ń béèrè ṣùgbọ́n tágbára bá dé ń tá à béèrè wọn ó ṣe kí ni wọn ó fún wa ohun tá à wọ́ọ̀tì wọn ó wà jáde ohun tá à lérò yóò dọ́dọ̀ wa ṣùgbọ́n tí ò bá ságbára sà èèyàn ó pẹ́ ní poríta kò yé mi afẹ́kùnrin tó afẹ́kùnrin yẹn kọ màá tún kọ yẹn ní o tún kọ ẹ dìjú yẹn dáadáa torí àkókò díẹ̀ ni mo fẹ́ lò àwọn èèyàn ọlọ́run ti ṣàdúrà fún wa bẹ́ẹ̀ ọ̀rọ̀ àṣẹ tó kàn mí a gbọ́dọ̀ béèrè agbára kí n tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àṣẹ yẹn.

ẹ jẹ́ kí gbogbo wa ká wà lórí ìdìde dúró bá ti wà yẹn nígbà tí àwọn akọrin máa fún wa ní orin àpilẹ̀kọ ìjọ Christ Apostolic Church CC Anthem.

0: gbogbo lo le ṣe ti ko si lọrọ rẹ ipa rẹ ga o pọ.
1: Ẹ jẹ́ ká kawo a méjèèjì sókè báyìí.
0: Let's raise our two hands.
1: Kó o pe orúkọ Jésù lẹ́ẹ̀kan.
0: Call the name of Jesus once.
1: Olúwa.
0: O Lord.
1: Jẹ́ kí àwọn irúgbìn ńlá yìí.
0: Let these seeds, great seeds.
1: Àwọn irúgbìn ńlá yìí.
0: The great seeds.
1: Tí a fún sí ayé mi.
0: That is put in my life, planted in my life.
1: Ó yẹ jẹ́ kó bọ́ sí ilẹ̀ rere.
0: Let it.
1: Oye ẹja gbàdúrà bẹ́ẹ̀. Ẹja gbàdúrà yẹn dáadáa. Gbàdúrà ní orúkọ Jésù Kristì Olúwa wa.
0: Amen.
1: Báwọn bàbá wa ti ń lọ lórúkọ wọn ó gọlẹ̀ ayọ̀. Àbọ̀rọ̀ ni yóò dájú lórí wọn. Mo gbàdúrà wọn ó pẹ́ fún wa o. A ó tún rí wọn pè lámọ̀dún. Bẹ́ẹ̀ ni yóò rí ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ẹ jẹ́ pàtẹ́wọ́ fún Kristì ká gbọ́ àwọn ìfilọ̀ ta ni. Amen. Ẹja jókòó tọ̀wọ̀tọ̀wọ̀. A fẹ́ lọ fún break time.
0: We want to go on break now.
1: Ṣùgbọ́n kó tó di pé a máa lọ.
0: But before we proceed on break.
1: All states and area coordinators.
0: Gbogbo àwọn alábòójútó ní ìpínlẹ̀ àti agbègbè.
1: And this is the coordinators for ushers. Ní kété tá a bá ti sórí ọ̀fẹ́.
0: After the grace.
1: Ẹja pàdé àwọn bàbá wa ilé sanmi ní apá ibi tí mo náwó sí yẹn.
0: Let's meet our national coordinator, Pastor Leshami.
1: Gbogbo àwa coordinators.
0: All the states and national coordinators.
1: This is the area states. Ẹja jọ pàdé ní ọ̀hún yẹn. Gbogbo àwa tí a ní ìdúpẹ́ pàtàkì àti ẹ̀jẹ́ ẹ farabalẹ̀ ní kété tá a bá ti padà dé lẹ́yìn break time náà ni a ó fún wa láàyè. Àwa tí a jẹ́jẹ́ ta fẹ́ sọ ẹ̀jẹ̀ wa, àwa ta ní ọpẹ́ pàtàkì.
0: Some of us who want to pay our vows and have testimonies after we have returned from
1: break. Ẹjọ́ àwọn ẹjẹ́ ká wo chájà tó wà lọ́wọ́ wa. Níbi tá a ti ń chájì ń bẹ yẹn ẹnìkan ti mú chájà ẹlòmíràn ó fi tiẹ̀ sílẹ̀. Mo gbàgbọ́ pé mistake ni.
0: There is a mistake somewhere. Misplacement a charger was taken instead of the other that I was supposed to take. Please kindly check the charger with you and return it if it's not yours.
1: Ẹ bá wa wo charger tó wà lọ́wọ́ yín.
0: Check the charger with you.
1: Tiyín lẹ fi sílẹ̀ tẹ mú ti ẹlòmíràn by mistake.
0: Drop yours and pick another person's.
1: Olúwa yóò ràn wá lọ́wọ́.
0: Amen.
1: Amen.
0: Amen.
1: Ní báyìí a fẹ́ lọ fún break time.
0: We want to go on break.
1: Nígbà tí mo ń pe bàbá wa síjú adé.
0: Why call our father?
1: Wọ́n wá sórí ọ̀pẹ fún wa fún ti ká fi lọ jẹun.
0: To share the great.
1: Kété tá a bá ti gbọ́ aago. Náà ni kẹ́ẹ̀ jẹ́ kí a tún padà wọlé fún iṣẹ́ ìránṣẹ́ tó kàn.
0: When we hear the bell.
1: Àwa coordinators ẹja jọ pàdé lọ́hùn yẹn.
0: And the coordinators.
1: Ẹ bá wa gbàdúrà ká fẹ́ lọ jẹun. Wà bá wa jẹun òun ló wá.

0: iṣẹ́ sí bí agbára kò rọrùn rárá.
1: Step to the place of power is more than nations in.
0: Ṣùgbọ́n Ọlọ́run fún àwọn ènìyàn ní oore ọ̀fẹ́ láti gbé ìgbésẹ̀ náà.
1: For God does give grace to people to get there.
0: Àfẹ́kọ́ ni ẹni.